eléyìí tó tún fẹ́ jọ bẹ́ẹ̀ ni wípé bó bá ń bá èèyàn sọ̀rọ̀ jẹ́ kó ń tọ̀hún fún un láàyè láti sọ̀rọ̀ ẹ mọ́kànjẹ́ èèyàn kan ti máa já ọ̀rọ̀ gbà lẹ́nu ọlọ́rọ̀ fún láàyè let the other person do the huge talking bẹ́ẹ̀ ni a great deal of the talking jẹ́ kẹ́niyàn ń sọ̀rọ̀ máwulẹ̀ má jẹni tí máa já ọ̀rọ̀ gbà bó bá wá kàráǹgì dá kó o gbọ̀rọ̀ lẹ́nu èèyàn bẹ́ẹ̀ bá jọ ń sọ̀rọ̀ ó lè jẹ́ nínú ọ́fíìsì ó lè jẹ́ ní meeting ó lè jẹ́ nínú àwọn setting báyìí àwọn èèyàn ó mọ wo ìhùwàsí rẹ pàápàá jùlọ bó bá ṣe wà cautious sí. tó bá fẹ́ jọ̀rọ̀ gbà lẹ́nu èèyàn ó lè sọ pé ẹ má bínú o excuse me o please I'm sorry o. Tàbí tó bá mọ̀ tó ti jọ́rọ̀ gbà lẹ́nu yàn. Sorry for cutting you o. Àwọn kọ́tì díẹ̀ díẹ̀ wọ̀nyí yóò jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé o mọ tó ń ṣe o respect àwọn. Gbogbo èèyàn tó bá sì ti mọ̀ wípé o respect òun irú èèyàn bẹ́ẹ̀ máa fẹ́ràn ẹni tó respect wọn ò ní. Gbogbo wa pátá ara wa máa fẹ́ràn àpọ́nlé àpọ́nlé lára fẹ́ni Yorùbá máa wí. Wá jẹ́ni tí máa já ọ̀rọ̀ gbà lẹ́nu àwọn èèyàn bí ìgbà tó ń tàbùkù wọn ni ó ń tọ̀hún ò ní fẹ́ràn rẹ lọ títí. O lè mọ̀ lè sọ o lè mọ̀ mọ̀ bí ó ṣe express ẹ̀rọ kí ẹni yìí ó làkì kọ́tì. Ọdún làwọn ò pé bùkátà wà àyìnlé mọ́ bọ́. Bùkátà ẹ̀ o

ṣe ń darapọ̀ mọ́ wa 32 FM 94.9 ẹ̀ ń gbọ́ Eleke Express eléyìí láti láǹfààní àti máa ń láǹfààní láti gbọ́rọ̀ tí márúgbó tagébé ọ̀dọ̀ súngìrì ṣarajọ gbọ́rọ̀ tí wúlò fún gbogbo ohun túmọ̀ sẹ́yìn láàmú gbọ́ àwọn orin lọ́lọ́kan òjọ̀kọ́ àwọn orin tó nítumọ̀ àwọn orin tá a lè mọ vibe sí dáhùn ara wọn ó ti yé.

kì í ṣe bíi ti pákọ̀kọ̀. Ẹni ẹ bá lọnu oko tẹ́ rí pé wọ́n gbé àwọn igi kan síbẹ̀ tí wọ́n wọṣọ fún, wọ́n wọ fìlà fún, wọ́n wọ ṣòkòtò fún. Ohun tí wọ́n pè ní pákọ̀kọ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ nínú eré ìhùnà. Ẹni pé wọ́n ń fa àwọn kiní, wọ́n fi ń lé àwọn ẹranko, wọ́n fi ń lé wọn dànù ni.

dẹ́kun wàwáwí rẹ o. Àwọn tí ọba tó lẹ́rù mọ́jì ó bọ̀ lẹ́rù. Gbégbésẹ̀ the audacious. Audacious làwọn èèyàn ń pariwo lọ́dún 2026. Owó iníjọ́ sí gbà wà 2025. Gbogbo àwọn tí wọ́n ń kọ new year new resolution new system. Gbogbo wọn pátá ti lọ pa resolution ọ̀hún rẹ mi tán kọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ parẹ́. Adrenaline rush. Orúkọ dúdú tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n àmọ́ wò pé àánú ọdún yìí ń ṣe gbá ń ṣàwo kíníkankíní kan. Oṣù kelo la wà iná. Wọ́n ti gbàgbé gbogbo táwọn làwọn fẹ́ ṣe lọ́dún 2026. Tó bá pé ọ lọ́dún 2025 ó ṣe tó wà mọ́ yí padà lọ́dún 2026. 2026 là tún ń lò lọ yìí kọ́lọ́hun jẹ́ kẹ́mi wá orí parí ọdún káríjọ ọdún yìí lọ. Pẹ́ láyé kánre kése. tó ń pé ọlọ́dún 2026 kì í wá ṣe pé ọdún tuntun ti ń bọ̀ kó sọ pé yẹn òtútù míì ló tún wá mú lọ́dún 2027. Ara àwọn ìwà àwọn pákọ̀kọ̀ lọ́ọ̀kan sáré ni. Olú ẹ̀ ó kàn gbé kan kò ní parí ẹ̀ yóò júlẹ̀. Inú ni ewé alákọ̀ọ́kọ́ jàre kílẹ̀ lẹ́ẹ̀kejì. A ní má fi wàdùwàdù he orógùn. Sígbà tí ìdí apẹ́rẹ́ ò ní lu. Ẹmọ tí wọ́n ń pè ní apẹ bí ìkòkò tíyàn fi ro ẹ̀kọ́ tíyàn fi tẹ̀bà. Ẹmọ tí wọ́n ń pè lórogùn. Ogun ní bí igi tíyàn fi ro ẹ̀bà tíyàn fi po ẹ̀kọ́ abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá mú ọwọ́ òun ó wá mú kólekóle lòún lù mọ́ ipòkò ipàkà ipòkò ipòkò lórí iná. Láàrin kadijú kàlà kí ló padà ṣẹlẹ̀ náà.

0: owó yìí ń kìlọ̀ fún wa ni pé.
1: Ràhùnmù ọ̀ká yìí, ọ́ ti tọ̀ ẹgbẹ́ wa ni o.
2: Ìrẹ́pọ̀ ló mú ẹgbẹ́.
0: Ká máa ṣe gbogbo nǹkan pẹ̀lú sùúrù. Torí nǹkan tá a bá fẹ̀sọ̀ ṣe báyìí, òun ni kì í jẹ́ kí nǹkan ó bàjẹ́. Ẹni bá lùgbàdì ìwà iléṣe sùúrù nílé ayé. Nǹkan a máa sábà tètè yíwọ́ fúnrú wọn. Wọ́n ti fi wàdùwàdù, wọ́n ti fi wówó, wàdùwàdù wọ́n ewọ́lá, wàdùwàdù wọ́n ewó kìkì. Bó lẹ ṣe sọ pé irú òkìkí bẹ́ẹ̀ ó parí ní. Bó lẹ ṣe sọ

owó eléyìí sọ pé bí iyán bá ní kókó ohun obìnrin ò tún gbọdọ̀ ní kókó bí iyán bá ní kókó ohun obìnrin kò tún gbọdọ̀ ní kókó. Bá ní ohun ní kókó ó túmọ̀ sí pé ohun ò dá ohun èèyàn kò mọ́rọ̀ tútù lọ́wọ́. Ìwọ ìlógún yán tó ní kókó tí wọ́n bá kókó tí wọ́n òǹdó á fi ó nẹ́ mọ́. Ó ní kókó wọ́n bú kókó ń bẹnu oúnjẹ yìí yán yìí ní kókó. Àbálẹ̀ mi ó wá bẹ́ẹ̀ lálẹ́ yìí ni ó ẹ̀rí pé ohun yẹn ò ní kókó. Àwọn bá ti rí pé yẹn ni kí ni mi ò jẹ́ kẹ́yìn náà bọ́ sẹ́ẹ̀pùlé kẹ́ lọ gún ohun yẹn ti ní kókó nìyẹn. Kí wá lòwe yìí kí ló túmọ̀ sí. Ìtumọ̀ ìjìnlẹ̀ owó yìí ó ni pé bá a bá ti ṣàṣìṣe kan tàbí ta hùwà kan tá a mọ̀ pé ìwà ikú díẹ̀ káàtó. Ohun tó tọ́ fún ọmọlúàbí kò tún yẹ kí irú ọmọlúàbí ó kágídí borí. Pẹ̀lẹ́kùtù báyìí là á fi ṣayé pẹ̀lẹ́kùtù báyìí ló wà á fi ṣe bẹ́ẹ̀ tó fi sọ̀rọ̀ ń pa ẹ̀ tó fi accept tó fi gbà wípé mo ṣàṣìṣe yìí o ẹgbà mẹ́mọ́ bínú mo ṣàṣìṣe. Téèyàn ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ló ń tọ̀ wọn ó lè rí ìdáríjì ó lè rí àánú gbà. Bí yán bá ní kókó ohun obìnrin ò tún gbọdọ̀ ní kókó.

0: ọmọ fẹ́ kọ́.
1: Àgbẹ̀ ṣetán lọ ọ̀dàrú, àlùkò ṣetán lọ okun sùn lékèlékè, èmi ṣetán lọ kẹfà. Ògúnmọ́lá ṣe tiẹ̀ níran Àbàdàn, ọba tiẹ̀ lọ púpù pé níran Ondo ọba tiẹ̀ lọ. Ìwé Ṣàbí agbóngbò Àkàlà. Òun náà ṣe tiẹ̀ níran Ẹ̀gbá ọba tiẹ̀ lọ. Báyìí Ṣọ̀lá Ọ̀rọ̀lá bí pírẹsẹ̀ntà mo ṣe tèmi lónìí. Ìkànnì 32FM 94.9 nínú ayọ̀ ìdùnnú ìgbéga ìlọsíwájú ìfàyàbalẹ̀ ọkàn mú fi ń lẹ̀ sí. Nínú ẹ̀ náà ní ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ire lónìí orí yín àfirè ire ẹ̀yìn ara.

ẹyin tí ẹgún dá dúró lábẹ́ agbára àánú ẹ dìde lónìí o. Mi sọ pé kí ló dé mi mọ́lẹ̀, gbé mi lẹ̀, ogun ilé wa, gbé mi lẹ̀, gbé ẹsẹ̀ rẹ o, gbé àwọn ọmọ mi lẹ̀, àtogun àtegun, gbé wa lẹ̀.

0: wọ́n ti sú ẹ kò yí ọmọ ó dàbí pé wọ́n tilẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n ní sí àwọn apanilá ìyọ̀dà àwọn apanilá pasáyé wọ́n láwọn òfẹ́ kó orógo lò mo dúró níwájú ọlọ́run bàbá mi ẹ̀mí wọn kó lọ sí. Oh, ti je yan ri. Oh, Lord ide. Emi ori buruku ati be we.
1: It's a bad luck.
0: Jade lara mi.
1: Out of my body.
0: Wa ma fo.
1: You be jumping as you pray.
0: Wa ma mi ara.
1: You be vibrate.
0: Emi ori buruku.
1: Spirit of bad luck.
0: Lati be we.
1: From my childhood.
0: Jade lara mi.
1: Oh!
0: Sorrow.